0: orí ṣẹ̀dẹ̀ṣẹ̀dẹ̀ nínú pọ́. Wà ẹ̀wẹ́ lè pé tó àwọn ọlọ́mọ náà wẹ̀ tó kọ́ mi sí.
1: Àlìbú ndé mi jalè mọ́kàn lìbí ọ́. Àlìbú ndé mi bọ́ mọ́kàn lì. Líye bú tó gbé tó àlì ní ewé sì tó ẹ̀ kírun bá.
0: Ṣẹ̀dẹ̀ṣẹ̀dẹ̀ ni mo pọ́ mọ́. Orí ṣẹ̀dẹ̀ṣẹ̀dẹ̀ ni mo pọ́. Wà ẹ̀wẹ́ lè pé tó àwọn ọlọ́mọ náà wẹ̀ tó kọ́ mi sí.
2: Gbàgbó ndó gbé jẹ̀bi bó wá.
0: Wà ẹ̀wẹ́ lè pé tó àwọn ọlọ́mọ náà wẹ̀ tó kọ́ mi sí.
2: Sankú gan mọ́ wẹ̀.